0: lójúkan nígbà tí wọn dó tìké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só tìké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ èyí gbọ́ta rọ àkọsódó àkútì pẹ́lúkú fídó lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàcha mẹ́kọ́lọ́ yìí ká dọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkan tógó jùkan lọ́pẹ́ mọ́ mú dọ́ máma aráfá mẹ́ lè tógó nígbà dí ìhò lè pépé máa kọ́ máa kọ́ gbálí gbálí wà tó àkú mẹ́ lè kàríkà yá hàn àgbẹ̀tọ̀ pọ́ ní àmú dọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ lómi ilé kékeré wíwọ̀n àdénú zàlìkì wúlé ti lọ báyì kéke àmàdé tọ́lọ́nà àfọwúlé ti lè kó ti mẹ́mi lè wà dọ́ mẹ́ hlẹ̀ tọ́ wà tó àkú dúró mẹ́ lè kàríkà yá hlẹ̀ mi gòdùgòdù tọ́ wà sọ kúpọ̀ ti ní wo má vi aṣọ náà mi kúpọ̀ lọ́yàná lómi dọ́lẹ̀ ní ti mi àkọ́ kódó fínni mi àbẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ lè mi àṣọ lọ́nà kódó àmì kọ̀kọ̀ nùí dé aṣọ náà àmì hlẹ̀ tọ́ ó nà valómi gbọ́ ẹtẹ ìyígbèdo àṣì ti so àkọsódó àkú ti pé ló ń kúbi dó lámẹsẹyàn ò gbọ ilé ka dodo mẹ kóró ìrádọ àtọ o.
1: It's too cold to track.